0: ohun ẹ̀dáhùn. Màmá tó bímọ lẹ́yìn ọdún méje. Tẹ́yìn tẹ̀ tiẹ̀ wá rí. Láwùjọ gbé èlò wọn wá gbà.
1: Wọn ò gbà nǹkan kan. Wọn ò gbà nǹkan kan.
2: Èmi ni mo mú wọn wá.
0: Ẹ̀yin ni ìyá tó ìyá àbíyé rè é. Ẹ̀yin ìyá gbogbo rè é. Ìyá àjọ.
2: Pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìpè yín pé mi. Ìpè yín ọ̀wá ní ìbàjẹ́. Gbogbo àwọn ọmọ yín ni wọ́n ra àánú gbà. Gbàrà tí a kọ́kọ́ máa ń gbọ́ prógráàmù ṣùgbọ́n ń gbòdìjọ́ náà ni owó bá ní tàbá tán yé báyìí. Bí ó ṣe rí bí ó ṣe rí àbáyà pa.
0: Ẹni nǹkan ṣépè. Wòlíì ìrora nínú wa ṣépè.
2: Lábáyà pa làbá ń gbọ́ àyìnlá tílẹ̀ bá ti mọ́ tàbá ti gbọ́ ròyìn tẹ́ a máa gbáyìnlá la máa dunra wa nú àti bàbá bàbá ní.
0: Ẹ gbọ́ rédíò mọ́.
2: Gbọ́ rédíò mọ́. Ṣùgbọ́n gbòdìjọ́ náà oúnjẹ dẹ̀ kí ojúmọ́ fún wa aago méjìlá láàjẹ tààrọ̀ àti tọ̀sẹ́ papọ̀ á bá a sùn bẹ́ẹ̀ ni. Iṣu là ń ta gbogbo kò sẹ́ni tí aṣa ní ọmọ wa níbi tá a wà yìí. Ẹlẹ́kọ̀ọ́ kan màyá àti igbó ọ̀rá ń bí. A máa kó tó ṣe ọkọ̀ mẹ́jọ mẹ́wàá wọbẹ̀. Ṣàdédé ni gbèsè dé. Bàbá mi kán wà ń bí wọ́n pè mí ṣàkíyèsí wípé ìyá ọmú yádùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ayé ọ̀gbà báyìí. Mo nígbà tí mo ṣe yẹn ò lè ṣe mí. Ṣùgbọ́n njọ́ náà bí mo ṣe jásun sí bí ọ̀nà márùn-ún ọkọ̀ méjì méjì. Iṣu bá bẹ̀rẹ̀ sí jẹrà láti ìsàlẹ̀. Gbèsè bá ti dé láti ibẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lowó bá yọ tán ló di pa àrí kẹ̀kẹ́ jẹ mọ́. Ọjà là ń sùn yàrá kan pálọ̀ kẹta ṣe sọ́jà ń sùn bẹ̀. Ọmọ mi ọkùnrin wà ń bí. Òun lọ́dọ̀ rẹ yàrá méjì fún wa. A wà ṣa òkò tó bẹ̀. Láàṣe lẹ́gùsí. Ọmọ mi kan náà wà ń bí. Ijọ́ tó ti sáfíìsì dé tọ́kan ọbẹ̀ tá ń jẹ báyìí ó bú sẹ́kùn ni. Bá ṣe wá ṣí rédíò tá a gbọ́hùn yín. Nǹkan kan jáde lára wa. Ara wa wá rìrì àti bàbá. Ijọ́ náà lọmọ òní dé tó ṣí ọbẹ̀ báyìí. Ó ṣe oúnjẹ fún wa. A jẹun ẹ̀mẹta ọpẹ láti jẹ́ náà dò ní ebi ọ̀pá wa mọ́.
0: Náwó ẹ̀ báyìí. Tọ́ ọba ti délé látòní lọ. Kìí sórí rédíò mọ wàá jọ wà face to face. Kàn fi agbára ṣe àmì. Bó sì sórí rédíò náà yìí tẹ́ ń wó mi. Mo pa láṣẹ ebi òní pa ọmọ. Wàá jẹsẹ̀ mọ́lẹ̀ ebi ogun ebi tó pè lórúkọ Jésù. Wọ́n ti ṣẹ́jú sí mi. Àti ìgbọ́n kankan báyìí. Àìgbọ́n kẹ̀kẹ́. Ibùn láti ìlú ìgbó ọ̀rà wa. Gbogbo lé bó bá ti di 6:30 báyìí. Ẹ pàdé mi lórí Facebook, TikTok àti YouTube. Ọ̀dẹ́kúnlé Epaphras. Oyin wa. Mọ̀ bẹ́ẹ̀ nìkan kan chaati ni ìbáyàn chaati o. Tó bá tún di 7 lálẹ́ aago méje. Oni Suya Night Passover. A fẹ́ ré kọjá sínú oṣù tuntun. Tó bá wá di ọjọ́ Sunday anointing service tí máa anoint in tí mo sì mú bọ̀ nílùú Canada máa fi lé yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run ní ìgbáradì fún 7-7 tó ń bọ̀ ní oṣù kẹjọ. Ẹ̀yin ọmọ Ọlọ́run mo bọ̀ Ọyọ́ ẹ bá mi pe gbogbo family. It's a night of no sleep. Passover night a fẹ́ ré kọjá sínú oṣù tuntun. Àwọn nǹkan kan lọ gbàdúrà alẹ́ ètò wá dáa jù sà. O ni pe era suya alẹ is going to be suya night as well. Ẹ jẹ́ ń ṣe báyìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ò ṣe tẹ́wọ́. Bàbá mo dúpẹ́ pé o jẹ́ ń parí oṣù ṣe weekend fẹ́mi náà. Mo dúpẹ́ pé o jẹ́ ń la oṣù ìjà ṣe weekend fẹ́mi náà. Gbogbo èèyàn wà mú ọrẹ ọpẹ bọ́lọ́run bá ṣe tóbi tó lọ́jọ́ ọ̀rẹ́. Bọ́ ọba ṣe fẹ́ràn àtọmọdé àtàgbà owó ọpẹ mo ní ọ̀dà ìyìn ni omówó ẹ̀jẹ̀ wa owó ọpẹ Ọlọ́run kà fún ọ̀yìn sọ máa gbọ́ràn. Àkáǹtì nọmba chọ́ọ̀tì náà ni 2017-4290-47 nta fi ṣe tọ̀la nìyẹn. Àní fún àní ń gbàpẹ́ bá ṣe dàlẹ̀ mi ó sì kó wá rédíò station 2017-4290-47 Comfort Life Mission International First Bank. Ẹlẹ́ẹ̀kejì ní 1966-36-38-73 ẹjẹ́ ń tún pè 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ẹjẹ́ inú yín ó dùn sẹ̀sẹ̀ Ọlọ́run ọba ń gbọ́ oṣù parí lónìí ẹsẹ̀ bíbélì tá a kà lónìí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ìwé Nahumu chapter 1 títí wọ chapter 3 àti ìwé Habakkuk chapter 1 títí wọ chapter 3 Habakkuk níjẹ́bẹ̀. Ẹ̀yin ọmọ Habakkuk ọ̀yà mẹ́fà nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run kí n tó jáde nù bí kí n tó gbàdúrà finally. Ẹ gbọ́ ìfilọ̀ yìí àti ìkéde yìí tó ṣe pàtàkì
3: Hello, Pastor Joba. E kuro le. Eh, kan yemi kan sele le ni o. Awon kan wa report fun mi won ninu oja, oja kan wa tan ma na ni Wednesday, Wednesday ni Mike. O ma ko ja ni oja dido yin. Ole yan kan wa. Olorun ta ruru, won lo ruru 77. 1500 ruru 77. So baya inu message ti baba ba ma se. Kan so fun pe won ni ke nikan kan ma ta ruru kakakiri o. No, Jamara, I could die to do well any enter. Ruru 77, Ruru 77, 1500.
0: Nice, book Ben Yomolon of any anointing oil. I eat tau or by any catinta, a mudada. I eat anointing oil. A Yomolon, you won't be lonely there, ye wakule. Only one beer, only toje or joto last, and you didn't mark where the anniversary in or ye mumble. A sotele to wonu aye won ni pe je won le so eri nipa aye won. Let something begin to move in a positive direction for you and for your family in the name of Jesus. Eyin oni birthday, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Eje gbadura fun president ati governor wa. Bayi lo Oluwa wi ki Olorun ko mo lona iyanu o tun Nigeria se ni igba ti in the name of Jesus. Your excellency sir. Any kind of mention testimony me, a one number, a joy loud, who need to see clear. 080-88-71-65-66. 080-88-71-65-66. A send the message, Ire Atanu ko bayin. Oh, Olufe, a gentleman on YouTube.
4: These people today active. Them they give me joy. No be small.
5: Oh yeah, now here we go. Here we go. Why them no go they active? When they always listen to Flanger? We want Ubonga OAP. Good life, the spectacular. Oh my yakayaski, miti yaski, took baski, the pile. Ishak you. Say. Them no they use clear eye, they do wrong so. Now get the monotone and get the advantage. If you want to tori your lover,
6: then with Flanger.
5: Faji time, muko.
6: Then with Flanger.
5: Nakana.
6: Then with Flanger.
5: Oh boy, where my tally number now?
6: Listen to Flanger.
5: Plus miliki time with too much sauce. All day, campe on top Flanger with good life, this spectacular. Listen to Flanger from Monday to Friday from 6 p.m. to 10 p.m. On top station, we make sense like sentence. The headquarters of Afrobeat, Niger FM 92.7, Port Harcourt.
7: Make we Flanger.